0: today. But you will share the blame of Nigeria today.
1: Ìdánwò UTME tí yóò ṣe ti ọdún 2026 yóò jáde bẹ̀rẹ̀ láti ọjọ́ ajé tó ń bọ̀. Wàyí o, ẹ̀jẹ̀ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ìpè ti lọ bá àwọn ìjọba ní orílẹ̀-èdè Nàìjíríà láti máa dìde ìrànlọ́wọ́ fún àwọn ènìyàn tí àjálù bá bá.